0: Kò sí tó fẹ́ nú bèrè ńbẹ̀ ilé agbára ni. Ẹnìkan ní kí wá ni number 4. Number 4 eléyìí tí bàbá mi ológun àjọbọ́ tó lòun ṣe ni provision and protection miracle. Ẹnìkan ní ẹ tún wí ìpèsè mọ́ǹtì táwa mọ́ǹtì oúnjẹ ni ìpèsè lọ́pọ̀lọpọ̀ àti oúnjẹ ẹgbẹ́ ọwọ́ lórí gbogbo ibi tẹ́ ẹ bá ti ń gbọ́ mi. Kàmáyá dábà ní àbádúṣẹ́. Gbogbo ẹni tó ń gbọ́ mi mọ́ kàn fókè kọ́ mọ́ sàmí gbàpèsè gbàpèsè gbàpèsè gbàpèsè gbàpèsè gbàpèsè gbàpèsè gbogbo ohun tó fẹ́ may God provide for you. Olúwa ni gbé nǹkan kan lé wọn lọ́wọ́ gẹ́gẹ́ bí àpẹẹrẹ àmì ìpèsè jẹ́ wọn gbé wọlé wọn. Ẹnìkan ní ìpèsè nínú ìwé Exodus chapter 16 verse 4 Exodus 16 4 ibi láti rí Ọlọ́run fúnra rẹ̀ ní ọwọ́ ìyanu tọrọ jò mánà. Ta ló sọ fún ọ pé àṣírí òtù ọwọ́ kan bẹ tí wọ́n ń pè ní ọwọ́ agbára tó lè da oúnjẹ látọ̀run wọ́n ní olúwa sì rọ̀jò oúnjẹ bó ṣe sọ náà nìyẹn láti ọ̀run wá wọ́n lè rọ̀jò owó lé ọ lórí àmì ni káwọ̀ kan fi sí ọ lára kì í mọ̀ ṣe bẹ̀yẹn nìkan. Bíbélì sọ nǹkan kan nínú ìwé 1 Kings chapter 17 verse 6 ìwé 1 Kings 17 6 níbi tí ẹyẹ ìwò bíbélì ní ó ń gbé oúnjẹ wá fún Elijah. Yóò gbé wá láàárọ̀ yóò gbé wá lọ́sàn yóò gbé wá lálẹ́ títí títí mo sọ tẹ́lẹ̀ sí ayé rẹ níbi tó fọkàn sí fún ìgbédìde kí oúnjẹ kọ́ jáde kì í ṣe bẹ̀rẹ̀ nìkan o. Nínú ìwé Daniel chapter 3 verse 25 Daniel chapter 3 verse 25 olù ẹnì kẹrin ẹ mọ́ gbàgbé pé oúnjẹ àtààbò ni nínú iná ìléru. Bíbélì sọ wípé wọ́n fẹ́ sun Daniel àti wọ́n fẹ́ ṣe Shadrach Meshach àti Abednego wọ́n fẹ́ dáná sun wọ́n bọ̀ lójijì ẹnì kẹrin nínú iná ìléru ọ jáde. Kàkà tí wọ́n ìlí ọ̀nbi iṣẹ́ ẹnì kẹrin ọ̀yọ́ nínú iná ìléru. Kàkà tí wà fi bọ́ sọ́wọ́ agbénipa kàkà tó fi bọ́ sọ́wọ́ wàhálà àti ìdààmú. Olúwa ní ká kígbe ó ní ká pe ẹnì kẹrin nínú iná ìléru sáré dìde nawo soke wa ke eni kerin ninu ina ileru ta le eni kerin omo olorun ni jesu ni mo nso yo si mi lojiji mo nbo e je nfele iwole mama yi e so nipa ise atijo.
1: Oruko mi ni Olusola Adigun lati Ojodu
0: Lekoko. Ojodu Bega Leko
1: eyin oge December 7 ni first time ti mo ma wa si ori oke yi
0: nibi bayi 7
1: 7 mo wa pẹlu senior sister mi ati omo won meji ati oko omo won o tan sha ni kin je a lo but mo ma n gbo program lori radio mo sha wa.
0: Nice mama yen ni mo sa wa iwo na wa loni oni 7 bo se n gbo mi yen ti oko le titin ba ti ku o bi nisin je a lo se ti e ba ti de iwo rodu ni badun o popular gan e kan wo moto to n lo straight ti n lo si ikire ele fe so kale ni yana ko tabi ko wa si bi wema e gbe moto ago mejo lato bere laaro yi nkan sele gbogbo eyin te n bo lati bi osun enikan ni a si n gbawe a n gbawe sa anu awe apple ni gbogbo wo fi break loni se ri gbogbo eyin omo olorun te n gbo mi to ba ri mi gbo laaro yi mo fe ke san ore majemu tabi ko kan wa nkan kan ore 77 se ro ore majemu e kan la mo san losu oni na ni the climax oni lojo ti ma so mo se wa re majemu yen bere lati 2000 mo mo so fun yin pe e san ta won mo yin na ki fi nkan kan seyan account number church ni 2017 42 90 47 2017 42 90 47 Comfort Life Mission International First Bank or te ba lo yen lo eleyi 1966 36 38 73 1966 36 38 73 even kapo o ti san tele o le tun mi san ore majemu la fi nse program yi ko wa si bọlọhun se rin lofo e to wa daju gbogbo eyan omo lo se ta won mo re na o ni ku awon ayan fe mi jo e je won fi ebo ba mi da majemu awon mi san 10000 lo mi san 5 but 2000 lati mu soke bayin olufe ki so ni lati bere o ti pe o ti sote mama ele wa oya e je mo gboro won
1: 2018 ni oko mi shalaisi inu le ta jijo se ta ngbe uncompleted building ni ta ko deke awon mo mi o like ile yen bi ile yen se ri so is it that ka lo ni sister mi ni korodu ka wa nbe abi ka wa le brother mi.